0: ṣẹ́jú.
1: Wọ́n ti máa yàrá bá. Àpá ìrọ̀lá lọ pọ̀ sí bí wọ́n bá wọ́n sì ń bẹ́ ọwọ́ kárí mọ́gàlẹ́. Àmọ́dá wàá kọ̀ ọ́ wọn ká jẹ́ ọ̀rọ̀ left ventricular hypertrophy. Àmọ́ ń kó bẹ́ ọwọ́ fọ́ọ̀mù ń di àǹkọ́ fún kìnìún fún àwọn ènìyàn. Bí ìnira ni wọ́n kọ́ yàrá bá. Bèbè pápá ń sẹ́lẹ̀ bí bí ayé ń bọ̀ ọ̀sẹ̀ àkùnmá yàrá bá ọ̀sẹ̀ àbá wàá kọ̀ jẹ́.
2: Ó ti fi ẹ̀rọ dùn. Adana owó tí wọ́n wá máa kùnà yáwé akáwá tó dé. A sì tún sọ́rọ̀ ọ̀kà lọ́pọ̀ òun wá sọ. Sa àkùnà yáwé ni fẹ́ bẹ́ dá ìrìn àmọ́ yẹn ní àkùnà yáwé ni ẹ̀rọ. Ẹ̀ntì lè fi ẹ̀rọ àkùnà yáwé.